0: àjọ tẹ́mẹtẹ́mẹ ẹwẹ̀ ẹ̀rù mọ́tò tí mo pẹ̀lú ẹ̀ a mọ̀ ń pẹ́ kọ́lu ẹ̀.
1: bọ́kọ́ ló ń wọ̀ mọ́tò nẹ́mẹ̀ pásọ̀ gbẹ́lò.
2: fìlẹ́ mi wá mi wá mi ọ̀bí ọmọ tó ń bá irú gbẹ́ẹ̀.

0: mẹ́mẹ́lẹ́ nánú kan dígùn mẹ́la mẹ́ ètò náà fún ẹ̀gbọ́n sí kan kọ̀wé èdè. Àmúlò dídọ́ ẹyẹ tọ mẹ́mì nánú kan dígbọ̀n. Mẹ́mì nánú tí jọ gbọ̀n. Mẹ́mì nánú àṣọ wa rẹ̀ kan dí. Bọ̀nú mi tán lẹ́bi títí nánú onukun yiwẹ̀. Ewé yín sùn sí ọ̀túnbàtán. Gbẹ̀mẹ́dé bá dé ní ṣe wẹ̀yọ. Èmi dọ̀nú ẹ̀bà ní tí ké.
1: Ẹ̀rọ obìnrin mi ẹ bá rí ẹ mọ̀ pé ọmọ lélẹ́yìí Ọlọ́run fún lẹ́wà ó fún ní gbogbo nǹkan. Àwọn ẹni bí yìí wọ́n jẹ́ kí ó lórí ọkọ. Tí wọ́n bá ti ń gbé báyìí bẹ́ẹ̀ ni wọ́n máa ń gbé ìjúlẹ̀. Àsìkò ìgbà tó bá kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ gbogbo nǹkan tí wọ́n bá ń ṣe àdéhùn fún wọn máa mú iṣẹ́. Ṣùgbọ́n tó bá tó àsìkò kan ìwọ́n máa pinnu nírò wọn ní da Ọlọ́run mọ́. Iṣẹ́ okùn ayé ni àwọn ẹni bí òní kòkun wọn bú fún wọn níbi tó wá tọmọtọmọ.
0: Àmì ní ṣe lẹ́nu pápá mi fẹ́ràn títí mẹ́nu mi ẹ̀ rọ. Àmú ìyọ́nù dé bọ̀ wọ́n ní sùn yẹn ṣùgbọ́n náà pọ́n kákà bọ̀ rọ̀ ìyọ́nù jẹ́ ìyọ́n dẹ̀ pẹ̀lú ẹ̀. Màá ò jẹ́ ń dá mẹ́ lọ lẹ̀ ẹ̀. Àmú dé ìyọ́n pípẹ́ gan ewé yín dọ̀. Nísúnú dé dọ̀ kó níyan. Nú ègbẹ́ tóró lọ inú vivi gbà wá ti jẹnu dé. Ebi ọ̀ǹdẹ́ bù ọ́ sínú ọ̀nà bulo. Ebi ọmọ tó ẹ náà ọmọ tó ní. Ebi ọ̀ǹdẹ́ bù ebi ọkú ẹ náà bulo ní. Àmọ̀nú ẹnu sáadé pọ̀ wọn ẹ náà tún lè jẹ ọ́ à. Mẹ́kọ̀ ọmọ tó nu ẹyọ àyè ẹ sọ́nà fi àfẹ́ là. Mẹ́kọ̀ mú jọnu ló bulo ìbò kọ̀ pé inú ẹyọ àyè ẹ lè ọ sọ́nà gbé yà á. Ìtẹ́ sí àzọ̀ wíwá lẹ́nu. Àyẹ̀yẹ̀ kan ewé yin gbìgbọ̀ yìnrán kan èdè yà dọ́nu ẹrẹ mọ́ bọ̀. A máa mú àṣùwà. Àyàn bẹ̀ pẹ́ sí bọ̀ nígbà máa fi mú àṣùwà.
1: Ẹ rẹ lómi wà tó yẹ pé okùn ayé yìí okùn burúkú yìí wọn ti nà kalẹ̀ fẹ́lòmíì. Ìgbà tó ń tó tí ò sí ohun tó ń pè ní protection lára ẹ̀. A máa wá rí i pé inú ẹ̀ tó máa ṣe kíni yóò máa gùn ún.
0: Gbìgbọ̀ yìnrán kan àdọ́ kan èyí tó bùláwé náà. Ewé ju àṣọ ń wá wẹ̀ mọ́ bọ́ máa náwó ìgbọ́jẹ́. Ọ̀túnba Akọ́lá wọlé ìdọ̀ àná pàtó gbónú màá wò. Mì nílò dágbé ìṣọ́ mi tọ́lẹ̀ ní ìlú kan. Gbónú mi ní dóṣe dáadáa. Mì ní dóòlù kan yìí. Ìdọ̀ ẹ ní ọba àwọ̀ ẹni gbé. Ìdọ̀ àwájú jẹ ẹ ní tunni.
1: Tẹ́lẹ̀mí bá dé ọ̀dọ̀ mi. Ẹlẹ̀mí a máa béèrè ṣètò Ọ̀túnba. Irú agbára wo gan ló ń lò? Nǹkan tí wọ́n fi bí mi ni. Ẹlẹ́ẹ̀kejì bàbá tó bí mi alágbára èèyàn ni. Ẹ̀kẹta tí wàá ni pé tí mo bá gbẹ̀rù ẹni pẹ́ nìkan ó ní agbára nínú ìlú kan àbí ní kọ́ńtì kan àbí níbi tí bí yóò tí n bá ti gbó alágbára màá tó onítọ̀hún lọ. Màá mọ irú agbára ohun onítọ̀hún lò tí n bá ti wá débi máa rí i pé ìrọ ó jura wọn lọ. Ìdí nǹkan púpọ̀ sí kò sí nǹkan tó lè bá dọ́dọ̀ mi kò sí wíìdì ọ̀hún tó lè dọ́dọ̀ mi tí ò ní tú. Ohun tí ò bá ní tú kò ní dọ́dọ̀ mi.
0: Mi ti lè rìn ń dọnú mi dọ̀ pápá mi tán àjọkùn dakowó ẹyin bó wa Áfíríkà sí tó ọmọ gbọdọ̀ Bẹ́nẹ́ sí tó ọmọ mẹ́wẹ̀ kàdọ̀ bìbí ló gbọ̀n ẹ̀. Pápá dọ̀nù kan tán di ènìyàn tọ́ ìdókò ẹni tán àjọkùn dakowó ẹ̀ bẹ́ẹ̀ni lẹ́dùkú tán. Àtúngọ́wọ́ ẹyin lọ ẹ̀kẹ́ wẹ́mi fufu tì wẹ́mi dada tì wẹ́mi pápá wẹ́mi mama èdè tó gbómi wẹ̀ tẹ́lẹ́mi níbi sáwa gbọdọ̀ kó jọ kó jẹ́ dọ̀ tọ́gbótọ́gbó tó lẹ sí ọ lùú ìmọ̀ àwùjọ tí tò bẹ́ẹ̀ wá gbẹmẹgbẹ ti pọ̀ ipò.
1: Gbogbo ìwọ tí ó jẹ́ pé ó ti káàkiri káàkiri gbogbo ibi tó bá ń gbọ̀rọ̀ ẹ̀ báyìí òun ló máa ń lọ. Má dára láàmú ìwọ sá gbìyànjú kó máa bọ̀ á sóde ní ọ̀túnba Akọ́lá wọlé yìí. Nílùú Kútọ́nu mo wà ní Sífájú ní Bọ́n Kọmísáríà. Àbí ẹnì pèmí sí orí ìnúró yìí 01972520 91. Ní ìlú Àjàṣẹ́ mo wà ní Pọ́pútà ní iwájú ìkọ́lù Lẹ́gàmbẹ́t. Ẹ pè mí sóde ní ìró yìí 01 95 80 91 Ventura. Fáǹfààní ìwọ tó yẹ pé o gbọ́ Franse ẹ lè pé 01 95 18 91 23. Àdúrà wọ́n gbà.
2: Ẹni nọ́fi súnù nọ́fi yànnù. Dé àṣegbọ̀n wa dé. Dòpòdòpò mi tàn lẹ́ẹ̀mí dọ́nà tó ń dọ̀mẹ́ jì. Dandan mẹ́wẹ́ dìbò gbẹ́tọ́ èmi yàn. Mi dọ̀nà náà dó mọ jẹ́mi mi dé tán. Dò éèwọ̀n dọ́mẹ́ mi tán lẹ́ẹ̀. Mọ́dọ̀pọ̀ gan jìnnà náà mi tán lẹ́sìn àpapẹ̀. Dọ́nù àyín gbẹ́tọ́ bọ̀dọ̀ wọ́n dọ́mẹ́ àmà tó ń wẹ́ dé à ọ́. Nùmádìndé rẹ́hàn ẹ̀nà fúlùwẹ̀. Mọ́dọ̀pọ̀ nù é àdófọ̀nà bó mọ́dọ̀ nù ẹni ìnú dé à. Àló ń bló bọ̀ kóde dé àlọ́ ẹ̀ dàn. Ráwẹ̀ dàn pàgbà sí dàn ẹ̀ dàn yọ. Mọ́ jẹ́mẹ́má dọ́dọ̀ wọ́n dọ́mẹ́ná zán. onu ene na donde ya me no fi ehen ena wanu hawe desu titengbeto do me ho mi ton le o won do me mi ton alode alode jiwe soro nu de we jiwe toro bo wene no ho gbedele we ka do bo se jinjonji bo wi me wado ai ri hon e me mi de gbetin be ko go sin dodon kakawa gbedin bo maka di o gbede e yo nu de de bo wena wana bro agada nu tin be na wa di o dodo enele ya nu do po e ya si huwa bo ho wi de da kon nu nu mo ko ton le ro gbe o me bo mo gbe o me si vivie o e we indo me ji adona tun fun to me mi ton mondo po adona tunu bo tunu yen de su titengbe dono vichele mi mi ma ble mi de o gbe elo e me mi de o ho wa ino ho bo no no me alonu amaka ja hu ho gbe bo ai mo nukunu jeme do nu yen do do gba sa o ene on anale buale wi me e gbe zan ho to me on nu inu de badona brolo wa e inu bo vewe bi patapata ka tun wa ka do mo jeme ton de a bo iblo a blo pombo mo do ene wa yuesi aye ka wa do hun hon e gbe din a wa pon gwide me kaka o ano mo do gbede me do zo ina bo mo do nukon iwe mi le dio mi kun do nukon ide yue o eyin wa mi kun ka so le do teno po me o lo ogun to iwe mi ka le de do we ton nu won nu a wa isin bade vla foro khuho iwe nu wa gbogbe toro poton le o esu po bo gege bodo alo nko nko le me bo kale do hun me apapwe gege e a do hoche se we de de me wa kwa do kwa de mo de we kan khiko lo me ti de inu ba wa bo mo do me ti flafo ene o we ka zon ajie nu nyen ba we ade te kudo nu ba de ba ton do apaton koyo a reon ana yolo medaho otumba bonado mojeme bona kanu bi odonu etimenwewe mi dedo fidi e vlafo dede ba modo meji nudo nka si hui monunyo dodo no debo kambio e karena le siso siso tonu mi rumo a rien ana huhu alokan e hikaton yi 01 97 25 20 91 modo po 01 95 18 91 23 Mendaho otumba na yikpe nwe buna tinu menwe do mo jeme e bawe ade do nwe mi ton lesi akpakwe wwen do ome si akpakwe nwa kamondo e yi wazapo ene webo mina do kose de bo ena tinu menwe miwe o ahen ana kuhu e 01 67 82 64 33 01 67 82 64 33 Eneo jio ahen anando fosedo o medaho o tumba ba nwe inu bo kan wwen do me miton si akpakwele yo anando o moje meton mi ve huhu 01 67 82 64 33 modo po 01 97 25 20 91 Novi nyon akpakwe mi dele ton di ayi hon gbe owe ko do bo sunu do po do tele yo nu e jolo o ewe ehena da nyon do po nu e ma jole ya be mo da gbon e mi ton pe wo ehena da nabi debu e jole ado tadagbe yesu po bo gege be ndo de pe di we ayun hu ye ya nu de we aka yon wa hu ye ya nu nyen de we aka do hu ye ya be ka do te bodo afia we san keze ble do kanvan we bona si humo sunu e na do asiche die le ponwe be bapo amo we me do todo mi we tion ado taragbe bodo julo je dahode bai rogbe ona fenu ene on we bo we nya su dato bodo fine bo vlafo o asu to e sheko to e bebe to yo e modo mi reon mi na le pla do po ade pa vasi vasi nwe u jizon bana jo wide do nwe u jezon bo nwe amana ke ake bo trala o ai hun rome ya pa kwe de re bo huzu pankon e gbe de yone do we nwe me ni

fẹ́ ló pé ní mọ́ ẹ̀ adé o òhun ìwọ́n sí àpáwédọ́ mi ẹ̀dẹ́ ní mẹ́ o adò òhun ìwọ́n iná gbé mẹ́ kẹ́kẹ́ àbọ̀ nù àmánadọ́ nù àsútó ẹ̀ ayọ̀ adọ̀ bá fọyán fò mẹ́sìn díẹ̀ pẹ́ẹ́dẹ́ bó dọ́yọ yẹ yìí rìn nù àìkùn ọmọ yìí rìn bá sútó ewúrẹ́ àlẹ́ nù má jọ àìjọ nọfi chéyàn nù nù ẹni náà kẹ́ nù gbèlè tó wù nù é dín sí ẹnà wà nù káwé dé sú tírílí bẹ́yìn dọ̀ aná bó tẹ́kọ̀ dáfú dáfú dé mẹ́ káká bó amúdọ̀ ẹ̀mí jùlọ ìgbèdìn wẹ́ àjọlọ́ dé àmẹ́ àjọlọ́ dé tẹ́ nọ́kú ibà pọ́n àzán tán àná mọ̀ dé do ẹnu ẹ̀ wọ́ ìdọ̀ pé nínú ya ẹni àsánú fi wẹ́ àsí wẹ́ ẹnu lẹ́ amọ̀ dé lọ bọ̀nyọ̀nú ẹni wáyọ ìnàdó gbé tó yàn gbọn kámẹ kó mẹ àló fúláfú ọdẹ lẹtìmọ ẹ lọmọ wẹ wá ọ ẹ rọfin ìnàdó gbé tó yàn wẹ bọ ẹ jẹnà títẹ gé túbọ gbẹná yan ẹ òfin tán lẹ inú asèdè lọ kẹkẹ bọ fi ẹ tán lẹ ọ ẹ kúlọ ìnà ìsọdẹ jọ nù dé ìnà ìbúlọ nù dé tán dé dé bóná fún tó fìyẹ nílẹ akatún lọ gbẹ sódù wa rià ya ó hu ìmẹ wá ẹ lọ àló màmá hu ìmẹ kó òfin tó bẹ wá yọ bàdà fọ ẹ nílẹ mi dọ dín bẹ́ẹ̀dà ọ̀tọ́n bí ọwọ́ ẹ dé sú ẹ̀yìn àfẹ́tọ́ ìdílé kún kò bí ọ bí ọmọ ẹ̀hún tún lọ ẹ̀ka lò tó fínẹ́ bọ̀ málímálí mẹ́rinà bí ọwọ́ bọ́ọ̀ ẹni àmọ́nù bí ọ̀jẹ́ gbígbà dojí àsán tó àsán àsìn ní àsán àjọ ẹ̀ wọ́mẹ́kọ́ àjọ tó dákúrò pé àjọ bí àbúnú wọ́mẹ́kọ́ àzọ̀dẹ̀ wa tọ́bọ́kọ́rọ̀ téńdé mẹ́rin mímé wímé mọdọ méjì vẹ lọ ti zozo lọ mọ jẹmi tó ń lọ ba ń ba bona tún ekuku 01 87 25 20 91 mọdọ pọ àhẹ àlẹ kuku 01 95 18 91 23 bá dó mọ jẹmi tán dó nù wíwà ẹni ọ àfọ ẹni lẹ ẹnu adé dò wí wọn dálì wéde lẹnu ẹ inú ẹyìn dìbò inú àkúzú panu kan mi sọ bẹẹ inú vẹ bó inú vẹ tirilili tán mọ jẹmẹdẹ báwẹ mi dé kúkú 01 97 25 20 91 àló 01 95 18 91 23 ẹ kẹ́yìn dọ̀ wímẹ̀ nọ́fi wímẹ̀ ìwẹ́ amọ̀dọ́mẹ́tìlẹ̀ gbẹ́ lọ́mẹ̀ fí èmi wáyé mẹ́kọ́ èmi lẹ́mọ̀dọ̀ nù kan èmi tán yọ dẹ̀ kún ìnùbọ̀ mi náà sí o bọ̀ wọ́n gbọ́n fìdí bù ọ́ wọ́n jẹ́ ń gla gla bló tọ́ wọ́n jẹ́ ń pọ́nù kún mẹ́nu mẹ́kọ́ wọ́n jẹ́ ń zùn mẹ́ eléyìí wà lọ́ ànọ́lẹ̀ kó mẹ́kọ́ déjì ògo ẹ̀ka ló jìnnà tó ẹ̀ dẹ̀ kàn pé lèmùkìyà mẹ́ ẹni wá wẹ̀ adé akọ̀dọ̀ nùwà tó pè dé wẹ̀ dó ẹ̀dọ̀ tàntàn bọ̀ mí dò náà kpọ́n nù mí dé lẹ́ ẹ̀dọ̀ mùnú nubi sun fọdà lọ tí wọn wá sùpọ ndo à ń debò ẹsùn dìbè àwọn à ń debò ẹsùn ndo tàdé àwa sùpọ mẹsísí ọ nù dàkúròpọ ẹ mẹkúròpọ ẹdọ tẹlẹ bọ wọn pọnù kún tọmẹ bẹẹ pọn wẹ kábọdọ yìnyàn fìẹ àló yọ pọ ẹ yẹn jẹ wẹ àjẹ àtùnú ẹjẹ dọdọ yà kó iné mẹ kó iné dọ ẹwọ tún fìẹ wà tiẹ ìjẹ yà fìẹ wà nù ìjẹ yà tún wọn àló àfọyọ àmọyàn kó fi tàn ó mọ mẹdẹ má dó mẹdẹ tàn bó ta fú dèyàn tí ń lọbọ kán fún iná dà sí wẹ ẹ dà wọn mọ nukunu jẹtàn káàbọ tó náà jẹ ẹ dà sí bẹ àságbẹ ya ẹ wà gbẹbọ sẹdú àságbìnú mẹmọ nǹkan tán vlanọ fò lọ kò mẹ vọnà de káwẹ mẹmọ mọ dọnù nù dé wẹ bá wà ẹ nínú abúlé kúyọ àzizà tán náà bá hàn ede sọ nabo gọnu debu makẹ bonu azan ene dzi ewa nu ene ka edo yọ ewa do ayi le bo fili ẹnu kó padà yi tán wu kaka bẹ inú kun da sí i gbọdọ dà mọ njó bínú àìhàn gbẹ ọ kó inú àwà bí ọ fẹ tán mẹ yọ ètè inú tún fi ènà pọn bó tán yà bó mọ jẹmẹ débùdé hùn. 01 67 82 63 33 àló 01 95 18 91 23 àdó enílẹ̀ bí wà wẹ́ gbé tó vla fún ọ àtúngbẹ́tọ́ àlọ́pàá bó àyìn ló hùn ẹ̀dọ́ mẹ́ yà nudọ akotun wẹ ọ bọ kpọdọ kplọ emeji tọmeji nọnọ nàmẹ ekpo gọdà ọ ànàwà dò fínẹ tiyan mọtìmẹnu mi dẹ yìí dò wọ inú ẹmẹkọ mi tán lẹ yìí dọ tuntun mẹ ìtọnbọ dọ tuntun mẹ gbẹtọ bẹ nọ alọtọ jí bẹ ìdọkọdọ ẹnu tí gbọmọ ìnànú yẹn dẹmẹdẹ mọ ẹnu yìí dọ yọ.